tí wá ń sọ̀rọ̀. Ìgbà tọrọ dá ayé àtọ̀run tán, ohun tí ọ̀rọ̀ dá, ìyẹn náà tún sọ̀rọ̀. A jẹ́ wípé kò sóhun tá a dá tí ò ṣe nínú ọ̀rọ̀.